0: Nice. Bẹ́ẹ̀ ni tàwọn ará UK rí lájà àbálẹ̀. Gbogbo ẹ̀yin ará UK lọ́ndì 18 ní Tuesday tí ń bọ̀ kí mọ́ bá mi sí Wednesday. Ẹ gba wòlíì ọ̀dẹ́kúnlé Epaphras lálejò. It's just a night. Ago márùn-ún sí ago mẹ́jọ sí mẹ́sàn-án alẹ́. Ó ti tó. Mo fẹ́ anoint yín. Màmá yìí, mo gbà tiyín jù. Ẹ bá mi sọ fún nílé, ẹ bá ń sọ fàlejò kí wọ́n pàdé mi ní Woolish ní agbára ẹni tó la yé àtọ̀run. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ gba flyer, ẹ lo number yìí. Ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ ńbẹ̀, jẹ́ ká anointing ọwọ́ mi, jẹ́ ń fọwọ́ mi kọmọ rẹ. 081-637-34-43. Ẹ gbọ́ nọ́mbà yẹn. Ìyìn ni ó fi pè mí o, kàn fi béèrè pé ẹ fún mi níwèé ìléwọ́ flyer bó ṣe kọ́ náà nu. Bó ọkọ Yorùbá ń rí flyer. 081-637-34-43. Ẹ fi bá mi sọ̀rọ̀ pé kí n fún yín ní flyer. Mọ́ pè mí o, mọ́ pè nọ́mbà yẹn ní dá olú. Tọ́ ọ bá ìpè lẹ́ẹ̀kan tẹ́, tọ́ ọ bá ìpè ń blọ́ọ̀kì ẹ̀. Èèyàn mọ́ fi WhatsApp mi ní. So Ọlọ́run yóò jọ dára fún yín. Kò sí bó ṣe tẹ̀lé Jésù tó fàyè rẹ fún tó nira ànúgbà. Inú Jésù nìkan nìyanu pin sí. Mo lè fi gbogbo ọwọ́ mi sọ̀yà. Mo sì lè la gbogbo ẹnu lẹ̀ láti sọ fún pé tọ́ ọ bá gba Jésù wá ṣe rere. Inú ẹ̀ ló pin sí. Ó ti di tálíkà kí wo lè bá di ọlọ́rọ̀. Ìyanu ẹlẹ́ẹ̀karùn-ún tí wọn ò tí ì sọ fún yín sà. Only the miracle of God's promises. Ẹnìkan ní ìyanu ìlérí. Kò wá sí promise, kò sí ìlérí tí Ọlọ́run ṣe fún yàn tí ò ní ṣe. Ọba dáni mọ́ gbàgbé ni. Ó ní ṣé ìyá lè gbàgbé ọmọ ọmú ẹ̀? Ẹ̀yin náà dáhùn, ọmọ tó fún lọ́yàn tó lè gbàgbé ẹ̀. Ìwé Àìsàyà dáhùn, ó ló ṣeéṣe kọ́ gbàgbé ẹ̀. Ó ní ṣùgbọ́n mi Ọlọ́run mi ò ní gbàgbé rẹ̀. Gbogbo lé ẹjẹ́ ń fi gbogbo ẹnu sọ báyìí wípé kò sí ìlérí tí Ọlọ́run ṣe fún ọmọ ènìyàn tí kì í múṣẹ. Pípẹ́ ni ọ̀pẹ́, akílólo pé bàbá. Ìlérí Ọlọ́run fún ọ láti bímọ, ọ padà bímọ, ọba àgbò bíi ilẹ̀ Galilee. Ìlérí Ọlọ́run fún ọ láti dọlọ́rọ̀, ọba àti wọ 98-97 bí òbèdí Odomu, yóò padà wá sí ìmúṣẹ. Ẹjẹ́ ń bí ọdẹ ẹja bí báyìí, ẹjẹ́ ń bèrè báyìí. Ṣé gbogbo ìlérí tọ́lọ́run ṣe fáwọn èèyàn nù Bíbélì, èwo ni ọ̀padà múṣẹ? Ẹnìkan níbi ìbáwo, ìwọ tó ọba jẹ́ olùka Bíbélì rẹ, nínú ìwé Genesis 21:1-2, ṣé Sarah padà bímọ? Ẹ dáhùn. Sarah nù Bíbélì, ìyá tó ti wọ 90, sọ padà bímọ àbí ò bímọ? Ẹ̀yin tẹ́ wà lórí Facebook, ẹ mọ̀ dáhùn, kẹ sọ pé yes of course, ọ padà bímọ. And nígbà tá a fi wo verse 2, Bíbélì ní, is there anything too hard for God? Ó ní ṣé nǹkan àsòro ṣe fún Ọlọ́run ni? Ṣó nǹkan àwa tọ́lọ́run kò lè ṣe? Ṣó nǹkan àwa tọ́lọ́run kò lè ṣe? Ṣó nǹkan àwa tọ́lọ́run kò lè ṣe? Ohun gbogbo tí ṣe ni fọ́lùwà. Gbogbo nǹkan pátápátá ló ṣe é ṣe fún. That is your God. Ẹ jẹ́ tó béèrè. Ìlérí tí Ọlọ́run ṣe fún Anna ní ọmọ ọjọ́ orí rẹ̀ sọ padà wàá múṣẹ àbí ọ̀ṣẹ. Anna padà díyà àbíyè. Ó bí ọmọ tí wọ́n ń pè ní Samuel, ìkan nínú àwọn major prophet tó tréènì Elijah. Ọdẹ ẹja ṣe yẹn. Ìlérí tó ṣe fún Elizabeth inú Bíbélì sọ padà wá sí ìmúṣẹ. Ní ògbólógbò, she was 80, ọ padà bí ọmọ tí wọ́n ń pè ní John the Baptist. Mo kàn sí yín níyè ni o. Gbogbo ń tọ́ sọ, ọba mi adánimọ̀ gbàgbé. Ìlérí Jábèsì padà wá sí ìmúṣẹ. Ọmọ tá a bí pẹ̀lú òsì, ọ padà wá di ogun àjítanná wò. Èmi kàn sí ọ níyè ni, kí n lè jẹ́ ó di mímọ̀ fún ọ pé gbogbo ìlérí tí Ọlọ́run ṣe fún ayé rẹ ni ó padà wá sí ìmúṣẹ. Ìyẹn nìkan kọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùka Bíbélì, ṣé bí bàbá mi ológun àjọbọ́ padà sàánú Obedi Odomu ní at the age of 97, Obedi Odomu padà do nílé, ọ padà do lọ́lá, ọ padà do lọ́lá. Àpẹẹrẹ nìyẹn pé Jésù táwa ń sọ yìí kì í ṣèlérí kọ́ mọ̀ múṣẹ. Ìgbà tí Jésù nótìsẹ̀ pé wọn ọ̀dá mọ̀, ọ wá ní àwòrán ènìyàn nínú Májẹ̀mú titun. Ẹnìkan ní kí lẹ wá fẹ́ fìyẹn mú jáde? Ṣé bóun ló sọ pé wọ́n wọlé Sakios lọ? Orí igi ni Sakio gùn. Jésù wá dúró lábẹ́ igi yẹn, ó ní sọ̀kalẹ̀, òní ni màá bọ́ wọlé. Òní tí mo sì bọ́ wọlé ni ìgbàlá wọnú ilé rẹ̀. Jésù mọ̀ wọlé Sakios, ọmọ jẹun. Sakios mọ̀ padà dẹni ìgbàlá. Ọkùnrin kan bẹ tí wọ́n ń pè ní balógun ọrún, the captain of the centurions. Ọmọ rẹ̀ lọ́mọ ṣàìsàn lójú ikú. Jésù olùgbàlà mọ̀ tẹ́lẹ̀, ọmọ padà jí ọmọ yẹn dìde. Ìtí mọ̀ ń sọ ni pé iyanu ileri wa si imuse o nbe lowo Christi. Oh my God, when I remember his promises I shout hallelujah. When I remember his promises I shout hallelujah. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Nigba ti n ba ranti ileri re inu mi a si dun. E gbon to so sa gbogbo eyin oluka bibeli ninu we Luke chapter 1 verse 37. Luke 1:37 oni nitori ko si ohun ti Olorun o le se. For with God nothing, e so pe nothing shall be impossible. So ori won ti se leri fun opo pada ta atajere loni. Iwo ni o gbera ko lo si oja. Ileri Olorun ni pe o pada ni opo oko tori ti e oko ti o fe oni oju ti o fe oni mu. Ileri Olorun niyan. Ileri Olorun ni pe yawo ri ti e lo fe. So wa ri nu yo pada gba omo duro ni. O so fe mi oni ko si enikan ti yo yagan ni ile mi. Ohun lo bi je pe won ma bi won se re church ni. Ma jemu ati ase re ni. Iye nikan ko ileri Olorun fun oni lati travel. And thou shall go abroad. And thou shall go abroad. Wa si rin ajo. Ileri Olorun ni. Se ri ni aro yi. E mu omi bottle kan wa. E mu pade mi lori Facebook, YouTube ati TikTok. Ba se niyan. Ojo mewa la fi ma da omi yen pamo. To ba di Wednesday, into ni e mu mi yen wa church. Ah, e mo nkan kan. O wa fi omi yen lasan we lai labula. Omi ogidi. Ma ma gba testimony sinu awon omi yen. Gbogbo eyin te ni testimony e mo share. E mo share sojo omi. E gbo nti Bible so ninu we Isaiah chapter 41 verse 10. Gbogbo le oni emi ma ran lowo. Olorun ni soro nbe. Gbogbo eni to fe to ko. O ni owo ododo mi ni ma fi gbe o soke ki se ran lowo nikan won a gbe oga won a gbe odide laye. Psalm Isaiah 41 verse 10 gbe owo mejeji ni ori aso tele meji gbogbo eni ti ngbo mi po ba jade loni lo pade ran lowo angeli ran lowo ti mo tin sure fun yin latojo Sunday mo ni ko bo sise bo ba wole ko ba ran lowo pade iran lowo Olorun ni mo nso yi. Bibeli ni fun wa ni iranlowo ni igba iponju Psalm 108 verse 12 oni ni tori asan ni iranlowo eniyan iranlowo Olorun latorun wa oja bolu o oyagba oyagba oyagba gba iranlowo Olorun in the name of Jesus Christ. E kigbe baba mo n duro de iranlowo re loni opo yin le ta e ta tajire loni ki wa se yen nikan oni ma gbe odide owo otun ododo mi ma fi gbe odide mi o mo ye eni to ti dide nle yi idide ti e yo wa yo to da yato eke odekunle e pafura wa dide ninu omo baba re wa dide oni igbega ki wa lati iwo orun iwa lati ila orun Olorun ni agbeniga ki Olorun ti mo fi gbogbo ojo aye mi pe pomo pelu gbogbo awon omo to bi ki won dide laye awon omo re yo dide. Revelation chapter 12 verse 11 mo nso ni oni asegun dragon na nipe ejodu agutan wa di asegun ileri niyan asegun dragon they overcome the devil they overcome the dragon by the blood of the lamb and by the word of their testimony. Enikan ni kini leri be wa di asegun gbogbo bi o ba lo iwo lomo bori e wa foke ni igba meta ase mo dari kan mo fo kan mo ri fi omo mi ni oya gba oya gba oya gba in the name of Jesus. Gbogbo eyan omo Olorun eje mo lo bayi mu ore ma raje jeun gbogbo eyan la loni Monday koko seto Olorun mu ore ma raje jeun wa wa so wa mu wo yen lo sibi enu e wa se bo si se phone lo fe fi se transfer bayi loluwa wi odekunle e paraphrase wa raje jeun loni wa raje wa baje wa ma, wa ruwo fi se nto fe se owo ni ja mi nitan mo gbogbo eni to nse bi owo ni ja onitan mo e lo account number yi gbogbo eyin te fe fi rubo yin o ni ida mewa to fe san e lo account number 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade bi yan ba wole e lo eleyi 2017 42 90 47 2017 42 90 47 First Bank ni yen Comfort Life Mission International lo no gbe jade gbogbo eyan omo Olorun ti won bi loni mo so pa bere nkan kan eyan ayan fe emi Oluwa ni ati pari Bible o ni ki gbogbo awa ta ti ka tan eyin te le volunteer ara yin boya bi eyan 250 ta le jo to ka majemu ti tun pada a si mo ka ni mewa mewa 10 eh eni kan ni se wa si wa loto ni ma pe ojo ti awon eyan o gba certificate ta lo fe jo mi ka tun jo ka majemu a je odidi kan ta bo niye a fe bere majemu ti tun pada 10 la wa mo ka Matthew chapter 1 titi wo chapter 10 mo tun ti mo ni awa ti pari bible o biwo na ba fe make up gbogbo to je oje lo ka bibeli ni uwe ofin yo gbodo ku lenu e
1: your radio
2: hello le
0: o ba n gbo ta n se riketi keti asiri wa mo so amon ka bible ni iwo na join ba wa bere pelu majemu titun 1 iwe Matthew titi wo chapter 10 ekunle
2: guys welcome to the Jordan night
0: e yo mo lohun ti won bi loni atayin te mark wedding anniversary e je n fi gbagbo gbadura fun yin so raye to n ba lo yin ori ire ni wa se wa gbadun aye wa tun gbadun aye tin bo olohun bo idile yin oni baje marriage re oni daru so wa bo se le lodun kan sa be se le lodun kan ma e ma tinu ogo wonu ogo ati ninu ola o wa ri pe aye o bere si san ju ti tele lo happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo eyan mo olohun fe send the testimony hello number e jo loud ko neat 080-88-71-65-66 80-88-71-65-66 send the message ire atanu ko bayin you are blessed it is worth it
3: from Lagos this is
4: Jordan.
5: Are you responsible for making your company stand out and be globally competitive? At Jordan FM, we make your job a lot easier and make you like the boss you really are. For promotional content, adverts, events, campaign, consumables and product review, call us on 0704-3757685, 0802-684-4760 or send us an email info@jordan105fm.com. For satisfaction beyond wow. Jordan FM, promoting entrepreneurship and value across all sectors.
6: This is Jordan 105.5.
7: Station with a voice for entrepreneurs.

0: Monday.
1: Bẹ́ẹ̀ gbẹ́dìde
0: wa. Remember that promotion.
1: Lónìí.
0: Today.
1: Mo pàṣẹ.
0: I decree.
1: Ìyípadà tuntun.
0: New transformation.
1: Ìròyìn ayọ̀.
0: The good news.
1: Nílé rẹ.
0: In your home.
1: Wọlé wa.
0: Amen. Receive it.
1: Ọmọbìnrin yìí.
0: That lady.
1: Wọ́n ti dẹ́ dúró tipẹ́.
0: That is stagnated for so long.
1: Ó dàbí pé nǹkan ò yíra.
0: Yes, nothing
1: is changing. Àyábalẹ̀
0: ẹ̀ sà. In the name of Jesus.
1: Monday.
0: Monday.
1: Ó yà fọre.
0: Amen. Let's speak goodness.
1: Ọjọ́ dé ọjọ́ ń fọ.
0: Day unto day that speech.
1: Òrùn dé òrùn fìmọ̀.
0: Kò sí
1: nìkan tàbí nìkan bí tá a gbọ́rọ̀ wọn.
0: Ìró
1: wọn la gbogbo ayé já. Ọ̀rọ̀ wọn dọ́pẹ́ ayé nínú wọn ló pàgọ́ fọ́run àtòsùpá tó jáde bí ọkọ ìyàwó tó ń jáde láti ìyẹ̀wù rẹ̀ wá. Bàyàyà gọ́gọ́ gàdàdà bárazà. Monday. Gbé owó wa. Bàbàbàbàbàdàbàdà kàdóza dayé mara. Àwọn kan ò tí ì ṣeré lọ́dún yìí. Òní lọ́jọ́ kẹwàá. Ẹwà òkè ń wá lásán. Ẹwà òkè ń wá rẹ̀
0: tí.
1: Èní báyìí gbogbo tó ti fọwọ́ rẹ̀ wá kiri.
0: Ó
1: máa tẹ̀ ọ́ lọ́wọ́. Gba kọ́kọ́rọ́
0: ilé.
1: Gba kọ́kọ́rọ́ mọ́tò. Gba kọ́kọ́rọ́ ọ̀la.
0: Èmi
1: ò mọ bó ṣe máa jẹ́. Lẹ́tà ayọ̀.
0: Lẹ́tà of joy.
1: Tó ti ń retí.
0: That you have been expecting.
1: Ó yà gbà. Gba lẹ́tà ayọ̀. Gba lẹ́tà
0: ayọ̀.
1: Gba orí rẹ̀. Gba orí rẹ̀. Gba orí rẹ̀.
0: Mo
1: pe ẹ̀mí mímọ́.
0: I call the Holy Spirit.
1: Níbi tí wọ́n gbé ọ pamọ́ sí.
0: Anywhere you have been hidden.
1: Kò gbé ọ jáde.
0: Ogo
1: tó gbà lọ́wọ́ rẹ̀.
0: What they've taken from you.
1: Ẹ̀mí mímọ́.
0: Holy Ghost.
1: Mọ dá padà.
0: Restore them.
1: Dá padà.
0: Restore them.
1: Dá padà.
0: Restore them.
1: Mo wá dojú kan kankan lónìí.
0: I came to challenge something
1: Monday
0: today.
1: Monday la le fi ṣe.
0: It's on Monday we can do it. Gbogbo
1: tó ń pè ní generational poverty.
0: Iṣẹ́ ìrandíran.
1: Iṣẹ́ ìrandíran.
0: Generational poverty.
1: Iṣẹ́ ìdílé.
0: Household poverty.
1: Ó yí dànù lórí ẹ̀.
0: Mẹ́lá
1: dolé àzà.
0: In the name of Jesus.
1: Gbogbo iṣẹ́ àjogúnbá.
0: Every heritage poverty.
1: Iṣẹ́ àfiṣe.
0: Afflicted poverty.
1: Iṣẹ́.
0: Poverty.
1: Òṣì.
0: Olùlàk.
1: Ó yà rẹ̀ dànù.
0: Rẹ̀
1: dànù. Mo ń gbàdúrà fún ọ.
0: Pray for you.
1: O bọ́ lọ́wọ́ ìṣẹ́.
0: O
1: bọ́ lọ́wọ́ òṣì. O bọ́ lọ́wọ́ ìṣẹ́. O bọ́ lọ́wọ́ òṣì. O bọ́ lọ́wọ́ ìṣẹ́. O bọ́ lọ́wọ́ òṣì. Màdá bàzà. Gbogbo ogun bàbá ọ̀la ọmọ ọ̀la. Ogun bí ìyá lọmọ rẹ̀ obìnrin. Bí ìyá lọmọ rẹ̀ obìnrin. Bí bàbá lọmọ rẹ̀ ọkùnrin. O fọ́dànù lórí ẹ̀. Gbọ́ ọ̀gá
0: yìí.
1: Gbèsè tó ń fọwọ́ ìjẹ.
0: Àdàdúró
1: lónìí. Gbogbo tó ń pè ní àìní ojoojúmọ́. Ká ṣiṣẹ́ ká mọ̀ lákòjọ. Ká kojọ kó túká. Ó dákẹ́jẹ́.
0: Monday.
1: Gbé ọlá wá. Sọ pé Monday. Gbé ọlá wá.
0: Monday.
1: Gbé ọlá wá.
0: Monday.
1: Gbé ire wá.
0: Monday.
1: Gbé olóore wá. Monday. Gbé aláàánú wá.
0: Monday.
1: Gbé olùrànlọ́wọ́ wá. Monday.
0: Fọrere.
1: Monday. Fọrere. Monday. Fọrere. Màyá yá dàbà. Gbogbo ajẹ́ nínú. Nínú ọwọ́ rẹ̀. Kò la iná
0: dàbà.
1: Gbẹ̀gá dàbà rò. Yémezé tẹ̀lé. Agbára tí ò jẹ́ kó wọ́n dúró lọ́wọ́
0: rẹ̀.
1: Kò gbiná. Ọ̀gá. Ǹsọ́ǹdì pẹpẹ
0: rẹ̀.
1: Wọ́n rán mi sí ọ.
0: Kò
1: ní yàtọ̀.
0: Monday
1: yìí. Ó ṣerere. In the name of Jesus. Gbogbo ìlú mọ̀.
0: Everybody knows.
1: Pé gbogbo Monday.
0: That every Monday.
1: Mo máa wà ní Korodu.
0: I will be at Korodu.
1: It's going to be one on one. Deliverance to prosperity
0: you know,
1: tonight.
0: Anyone
1: to bang bo
0: me. Anyone hearing me?
1: Come off your nation.
0: Don't joke me tonight. Just the
1: matter. Nipiki bito ba wa.
0: Anywhere you may be.
1: Ni Origun mere
0: ni. At the four corners of
1: Lagos and Ogun State.
0: Yeah, quite the Ogun.
1: Low cost bus stop.
0: Low cost bus stop.
1: Along Ijebu Odero.
0: Long Ijebu Odero.
1: Excuse
0: me, sir.
1: To ba mo pe.
0: If you know.
1: Nkan keke lowo e ma nkan.
0: Your hand only achieve little things.
1: O de ye ko kan kan
0: la.
1: Àjọ súnlélé
0: ni.
1: Àárọ̀ ọ̀la.
0: Tomorrow morning.
1: Ni àtúnyàn.
0: Is this restructuring program?
1: Gbogbo Èkó ló mọ ń dúró.
0: All Lagos people
1: are there. Lọ́jọ́ Tuesday.
2: Show and today we'll be discussing.
3: The voices you need.
0: Every Tuesday.
1: Tá lọ sí Fagba.
0: That Fagba.
1: Kí la fẹ́ ṣe lọ́la?
0: What are we doing picture?
1: Fọ́tò àwọn ọmọ rẹ̀.
0: And your children's pictures.
1: Òbí.
0: Parents.
1: Àti àwọn ọmọ wọn.
0: And their children.
1: Ó ní ọ̀la.
0: That tomorrow.
1: Àìsà.
0: Sir.
1: Bó bìgidi bá ń gbọ́ mi.
0: Any good parents
1: are
0: me.
1: Kò gbọdọ̀ mọ̀ sí mbẹ́.
0: You need to be in that.

0: Ààrẹ ò kábíyèsí Ọlọ́run ọba ti ń gbé ọ̀rọ̀ tí ń gbénu ọmọ ènìyàn fọhùn á kì yín káàkiri àgbáyé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà.
1: This is Jotun 105.5.
0: Wípé atukú ojúmọmọ tààrọ̀ tòní 105.5 FM tá a wà nílùú Èkó níbi táwa ti ń dábí ẹdun tá a ti ń rọ̀ bí òwe. Ẹ bá wojú aago yín ẹ̀rí wípé aago mẹ́wàá ti lù òní náà lọ́jọ́ ajé o.
2: Show. And today,
3: hey everybody, this is the sweet and it's about to get all funky today. Great
0: news.
3: So you can fantastic teams in making you the best entrepreneur you can possibly be. Yes, so my people.
0: This
3: not Jordan Drive, now they listen to so get better information. I won't give you no move I need you, but if you not.
0: Ọlọ́run ọba mi ó kólé wa lọ́wọ́ lónìí gbogbo ń tá a bá dá wọlé yóò mọ yọrí sí rere ni o gbogbo ọjà tá a bá tà wàràwàrà báyìí náà ni torí pé ẹta ní tà kọmọ ìrànkó tó tà ọ̀tún inú ìwé ìròyìn náà lágbédé fún wa láàárọ̀ yìí ẹ̀rí olúwagbémilékè adébáyọ̀ ló kọ tèmi mc ìràwọ̀ yín náà rèé o àgbàlagbà ọmọdé ti ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ mò ń kí wa wípé ẹ kú ojúmọ́ o àti kó àwọn ìròyìn ọ̀hún débì bà gẹ́gẹ́ bí wọ́n ṣe sí wọn ní ọ̀nì kíni wín ìyẹn sínú àwọn ìwé ìròyìn láàárọ̀ tòní á máa já lulẹ̀ bí àpò ẹwà á sì máa ré wọn lílo ẹ̀bí àpò yèrè tóníkálukú máa láǹfààní láti máa mú ìtòbá fẹ́mú ẹ̀ bẹ́ẹ̀ má gbàgbé abala àgbéyẹ̀wò ń bẹ́ẹ̀ o níbi tá ti ṣojú òpólẹ̀ fẹ́yìn ara lé tẹ́tí máa bá wa dá sí àwọn kókó àtàwọn tí ó yẹ kí ẹ bojú wò láti lè jẹ́ kó gún torí pé òfún wo ìwòrìwò wọn abájíjọ wò gígún náà ni ó gún ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí peter ọmọláníyì náà ló mojú ẹ̀rọ fún mi láàárọ̀ tòní ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àti nigerian tribune lójú ẹ̀rọ ìgbàlódé wọn èyí tá a mọ̀ sí social media ibẹ̀ náà láti mọ àwọn ìròyìn láàárọ̀ yìí eléyìí tó tẹ̀ wá lọ́wọ́ káàkiri àgbáyé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti máa kà wọ́n ní ẹ̀yẹ ọ̀ṣọ́kà láàárọ̀ yìí o gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní wọ́n ní àjọ jambu wọ́n ti ṣe kíni wọ́n ti ṣe àṣeyọrí o ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n gbé kalẹ̀ wípé ọjọ́ márùn-ún eléyìí tí wọ́n ní àwọn yọjú àwọn nǹkan kan tó ṣe pàtàkì lórí ọ̀rọ̀ àjọ jambu ọ̀hún wọ́n ní wọ́n ti ṣàṣeyọrí lórí rẹ̀ lórí àwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀ tó jẹ́ pé àárín ọjọ́ márùn-ún náà ni wọ́n ṣe àyẹ̀wò rẹ̀ tí wọ́n sì yanjú àwọn àríwísí eléyìí tí ó bá ọ̀rọ̀ náà ó ń bẹ nínú ìwé ìròyìn punch náà láàárọ̀ tòní lórí ọ̀rọ̀ Ọbásanjọ́ àti Àtíkù ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́.

0: àti wọn mú wọn ní mẹta ti sá lọ tí wọn sì ní ìkanu wọn jẹ ọmọ ogun sójà bákan náà ó tẹ̀síwájú ọ̀hágun sọ pé ṣé ẹni kété tí ọwọ́ bá wọn náà ló jẹ pé wọn bẹ̀rẹ̀ sí ní ka bùrùbùrù tí wọn sì fi ẹ̀sùn ìdígunjalè láàrin ìpínlẹ̀ èkó àti ìpínlẹ̀ ondo kọmíṣánná ọlọ́pàá náà ló ṣàlàyé pé àwọn orúkọ àwọn tí ọwọ́ bá náà ni promise daniel ẹni ọdún mẹ́talélọ́gbọ̀n mẹ́rin
1: hello
0: ni ọgbọ̀n 34 years bákan náà ifeanyi umahi ẹni wọn pe orúkọ yun ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n lòun o àti adáramóye àbáyọ̀mí ẹni ọdún mẹ́ta ó dín ní 137 wọn ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ló jẹ́ pé àwọn kún àwọn tí wọ́n ní ọwọ́ báyìí o tí wọ́n ń jà sórí ilẹ̀ ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí nigerian tribune náà ló gbé jáde gbàgàdà báyìí náà lẹ́ba nínú ìwé ìròyìn nigerian tribune láàárọ̀ tòní bákan náà bí nigerian tribune bó ṣe ń gbé jáde tó ń ṣojú orílẹ̀-èdè nigeria nínú àwọn ìwé ìròyìn náà ló ti ṣàlàyé pé àjọ ìṣọ̀kan àgbáyé ilé ìtamọ̀ sí un wọ́n ti ṣe ìkìlọ̀ ńlá o fún àwọn alákòóso ilẹ̀ nigeria ìwọ̀ oòrùn áfíríkà àti sahel láti máa ṣọ́ra fún ikọ̀ àwọn agbésùmọ̀mí eléyìí tó ń lo ẹ̀rọ dùrónù ìtamọ̀ sí drone àti owó orí ayélujára eléyìí tí a mọ̀ sí crypto èyí tí wọ́n fi ń tọpinpin láti mú ìmúgbòrò bá iṣẹ́ burúkú eléyìí tí wọ́n ní wọ́n ń ṣe o àwọn àjọ un sọ pé ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ nigeria tó fi mọ́ ẹkùn ìwọ̀ ilẹ̀ áfíríkà àti ẹkùn sahel ni àwọn agbésùmọ̀mí yìí ni wọ́n ti ń lo àwọn ohun èlò ìgbàlódé náà tí wọ́n ti ń lò láti fi ṣe iṣẹ́ ibi eléyìí tí wọ́n ṣe o bákan náà náà ló jẹ́ wípé akọ̀wé àgbà àjọ ìṣọ̀kan àgbáyé ìyẹn leonardo simon òun ló ṣàlàyé lókè gbàjarè náà fún àwọn adarí ilẹ̀ áfíríkà sahel àti àwọn alábòjútó iléeṣẹ́ un eléyìí tó wà lẹ́kùn ìwọ̀ oòrùn áfíríkà láti sahel níbi ìpàdé ìgbìmọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé lórí ètò ààbò níbẹ̀ gangan náà ni ọ̀rọ̀ náà ti tẹ̀síwájú gẹ́gẹ́ bí leonardo simon bó ṣe sọ pé gbogbo ọ̀nà tí àwọn agbésùmọ̀mí náà ń wá láti rí i dájú wípé kò sí ikọ̀ ológun tàbí elétò ààbò eléyìí tó lè kápá wọn lágbàáyé pàápàá nílẹ̀ áfíríkà ọ̀rọ̀ pọ̀ nínú ìwé ìròyìn nigerian tribune tó gbé ìròyìn náà jáde láàárọ̀ tòní tẹ́ ẹ bá náwó gan ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ o kó tó di pé màá lọ polówó ọjà ẹ jẹ́ kí n mú ìròyìn eléyìí kí n fi jó mọ́ kẹ́ lọ́ máa ṣẹ̀rí ẹ̀ ń bẹ̀ o wọ́n ní àjọ zelap ti ké sí tinubu àti àtìkù pẹ̀lú òbí wípé ẹ kéde ohun ìní yìí o ẹ jẹ́ mọ ohun ìní tẹ́ ẹ ní kẹ́ ẹ jẹ́ ká mọ̀ ká sì kẹ́ ẹ sì ṣàlàyé ẹ̀ ìyún yóò jẹ́ kí àlàáfíà kó tún lè jọba dáadáa o wọ́n ní ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu àtìkù abubakar pẹ̀lú pétérù obi peter obi o wọ́n ní ẹ̀kéde ohun ìní yín ìrìn náà wà núwèé ìròyìn láàárọ̀ yìí mo ní jó mọ́ ni ẹ jẹ́ fi lọ sókè lọ́hùn-ún tí n bá padà dé ọ̀tún núwèé ìròyìn tẹ̀síwájú ní iléeṣẹ́ jordan 105.5 fm à ń bọ̀.

0: ẹkú bójú ọjọ́ ti rí ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí. Ibi tí lékelèké gbé ń fọṣọ ẹyẹ àparò kan ò lè mọ̀bẹ̀. Orúkọ mi ni ọmọba Adédèjì Adémúyíwá kọ́kọ́rọ́ ọ̀rọ̀. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ẹ̀ ń gbọ́ mi lásìkò yìí, a ò ní wáyé asán o. Kékeré alákan a máa nílé lórí gbogbo wa ni Ọlọ́run yóò kọ́lé àkọ́gbé àti ilé àkọ́tà fún. Àmì èròjà ayọ̀ ńlá kan ni mo mú wá fún yín láti ilé iṣẹ́ Shefa Homes and Properties. Ṣùgbọ́n ṣáájú ẹ kọ àwọn nọ́mbà yìí sílẹ̀ torí yóò wúlò fún yín. 0806-514-3581 0806-514-3581 tàbí 0912-238-8541 0912-238-8541. Àdúrà tí ọ̀pọ̀ ènìyàn máa ń gbà ni wípé kí Ọlọ́run kọ ilé ayọ̀ fún òun. Ṣùgbọ́n bí ènìyàn kò bá ní ilẹ̀, kò sí ibi tí ó fẹ́ kọ ilé sí o. Shefa Homes and Properties tí wọ́n wà ní 5 Charity Road opposite UPA Bank Okuoba Agege Lẹ́kọ̀ọ́ ni wọ́n mú ìrọ̀rùn wọnú ilé kíkọ́ àti ilẹ̀ rírà nílẹ̀ yìí. Ilé iṣẹ́ ti ń bani kọ́lé, bani ralẹ̀, tí wọ́n sì ń bani ta ilẹ̀. Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni. Bí mo bá ti sòótọ́ fún yín, ẹ má tún wá irọ́ rebòmíràn mọ́ o. Àwọn ibi tí a ní ilẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ nìwọ̀nyí: Lodge Haven Home tó wà ní Mọ̀rọ̀jọ̀dá ní Ẹ̀pẹ́, Landmark ẹ̀ ní Yaba Tech Ẹ̀pẹ́ Campus, Lagos State University of Education Michael Ọ̀tẹ́dọ́lá College of Education Ẹ̀pẹ́ Resort and Spa. Ilẹ̀ yìí kì í ṣe ilẹ̀ nù gbó o, kì í ṣe nù omi, kódà kì í ṣe nù ìrà rárá, bẹ́ẹ̀ kò jìnà sí títì márosẹ̀ rárá. Bákan náà ni a ní ilẹ̀ sí Àlàáfíà Parks and Garden ní pápá Lanto Ifọ̀. Àwọn landmark ẹ̀ ní Government Science and Technical College, Ìlàró Polytechnic, Lafarge Cement. Àwọn ibi tí a tún ní ilẹ̀ sí nìwọ̀nyí: Anílẹ̀ nílùú Ìbàdàn, Abẹ́òkúta, Mòwe Ìbàfò, Ìbẹ̀jùlẹ́kí, Ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilẹ̀ tí ẹ bá rà ní ilé iṣẹ́ Shefa Homes and Properties, wọ́n ní ìfọ̀kànbalẹ̀, kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí ajagunbalẹ̀. Ẹ ó fi ojú yín rí ilẹ̀ tí ẹ fẹ́ rà kẹ́ ẹ tó sanwó. Lọ́gán tí ẹ bá ti wá san owó ni ẹ ó máa bá iṣẹ́ lọ, tá ó sì fún yín ní allocation lórí ilẹ̀ yín o. Pábánbárì tó wà nílé iṣẹ́ Shefa Homes and Properties ni wípé àdéhùn wà lórí ìsan díẹ̀díẹ̀ láàrin ọdún kan tí ẹ ó sì máa bá iṣẹ́ ilé kíkọ́ yín lọ. Gbogbo Sátidé kejì àti kẹrin lóṣooṣù ni a máa ń kó àwọn oníbàárà wa lọ sórí ilẹ̀ wọn láti lọ wò ó, pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ralẹ̀. Gbogbo ilẹ̀ wa ló ní Seal of Oath àti wípé gbogbo dọ́kúmẹ̀ntì wa ló ní òǹtẹ̀ lọ́ọ̀yà ilé iṣẹ́ Shefa Homes and Properties nínú. Ṣèwádìí wípé Shefa Homes and Properties ó fìdí múlẹ̀ káàdì. Má bá wọn dáṣà wípé ẹni tó bá ní àjẹṣẹ́kù ló ń kọ́ ilé o. Lára díẹ̀ díẹ̀ tó ń rí ó lè sọ ọ́ di onílé lórí. Gbogbo agbègbè tí wọ́n ń pè ní rural area nígbà kan rí ló ti di urban area tó sì ti lajú gbáà. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora, àǹfààní ńlá ni Shefa Homes and Properties jẹ́ fún yín o. A ó bá yín ra ilẹ̀, a ó sì máa bá yín kọ́lé lọ pẹ̀lú ìrọ̀rùn àti òtítọ́ ọnú. Àṣeyọrí kan a máa ránṣẹ́ sí òmíràn ni o. Gbogbo àwọn tí wọ́n bá wa dò wá ṣíjere pọ̀ ni wọ́n kan sáárá sí wa pẹ̀lú ìdùnnú wípé ilé iṣẹ́ Shefa Homes wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka. À ń ṣe land banking investment, joint ventures yẹn JV, property consultant, property management, developer, building engineering, property and filling àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gá nìkan láwùjọ òkúta, ilé iṣẹ́ Shefa Homes and Properties di gígé àràbà àti gígé àlọ́yè. Gbogbo ẹ̀yin tí ẹ tún nílò ilẹ̀ láti dá oko sí tàbí fún ohun ọ̀sìn, ìyẹn agriculture and animal farming, ẹ má dààmú jìnà. Ilé iṣẹ́ Shefa Homes and Properties ni ẹ máa lọ tí wọ́n bá yín wálẹ̀ síbi tó dáa. Bí oko ò bá jìnà, ilá kì í kó. Àwa kì í bá wọn hèrà rárá débi pé a hèrà tí ò lọmọ nínú o. Ìwọ náà darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ń di onílé dònílẹ̀ lọ́dọ̀ Shefa Homes and Properties. Ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí: 0806-514-3581. Lẹ́ẹ̀kan sí 0806-514-3581. WhatsApp wa ní 0912-238-8541. 0912-238-8541. Head office wa ní 5 Charity Road opposite UBA Bank Okuoba Agege Lẹ́kọ̀ọ́. Website wa ni www.shefahomesng.com. pẹ̀lú Shefa Homes and Properties, ilé kíkọ́ dìrọ̀rùn nílẹ̀ yìí.
1: Bí orí ẹni bá máa gbé ni, agbé aláwòrán kò ní. Shefa Homes and Properties, ojúlówó ilé-iṣẹ́ tó ń fini lọ́kàn balẹ̀. Àwọn agbègbè tó dára náà nílẹ̀ sí tí owó rẹ̀ kò ti gani lára. Àwọn tí wọ́n ti bá wà dòwà ṣíjèrè pọ̀ ló lè ròyìn. Shefa Homes and Properties, à ń bá ní ra ilẹ̀, a tún ń bá ní kọ́lé. Àwọn agbègbè tí a nílẹ̀ sí nìwọ̀nyí o, tí owó rẹ̀ kò ti gani lára. Mọ̀jọ̀dá ní Ẹ̀pẹ́, Pápálántó Ifọ̀, Abẹ́òkúta, Ìbàdàn, Mòwe, Ìbàfò, Ìbẹ̀jùlẹ́kí, Ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilẹ̀ wa kì í ṣe ilẹ̀ olóbi o, tàbí ilẹ̀ nùra, tàbí inú igbó. Bí agbára bá ti wà láti sán tọ́lẹ̀ kan náà, bẹ́ẹ̀ ni àǹfààní. ànfàní wà láti san díẹ̀ díẹ̀ tí ó sì máa báṣẹ́ yìí lọ kò sí wàhálà ọmọ nílẹ̀ nínú ẹ̀ rárá o bẹ́ẹ̀ kò sí awúrú ju olú iléeṣẹ́ Shefa Homes and Properties wà ní number 5 Charity Road opposite UBA Bank Oko Ọba Gege Lekoo ẹ lè pè wọ́n sórí 0806-514-3581 0806-514-3581 tàbí WhatsApp 0912-238-8541 0912-238-8541 Shefa Homes and Properties ọ̀gá ni ẹ jọ̀
2: Igi pọ̀ ni gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dú Jordan 105.5 FM ọba ni ẹ jọ̀ ọ̀tún nú ìwé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM ó ba lẹ̀ gùdẹ̀ bí ẹyẹ ìjì

0: ẹ̀jẹ̀ ń sáré máa jó wọn kéékèèké torí àsìkò ìròyìn pọ̀ tó jáde láàárọ̀ yóò wọ́n ní ẹ wò ó ààrẹ bọ́lá mẹ́rin tinubu ló mú ẹbí wọ̀lú ẹ wò ó ọdún 2017 yìí àwọn ò ní dìbò fẹ́ pc o torí àwọn lọ́ mẹ́bí wọ̀lú o àwọn wo ló ń sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ rivers àwọn ni wọ́n sọ fún wike o ipe wike àwọn pariwo sí nílé ti apc ìṣèjọba wọn ló mú ebi wọ̀lú ẹ lè sọ fún wa pé ká dìbò fẹ́ni tó mẹ́bi wọ̀lú o àwọn ò ní dìbò fún wọn àyùn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ní àwọn ẹ̀ṣọ́ ojú pópó ti ìpínlẹ̀ ogun òun náà ni wọ́n ti ń ṣàlàyé lórí àwọn ìjàm̀bá eléyìí tó ṣẹlẹ̀ lójú pópó tó sì ń ṣàlàyé àwọn ohun tó ń fa ìjàm̀bá ọkọ̀ náà wọ́n pàápàá lára ohun tí wọ́n sọ pé ó ń fà náà ni ojú ọ̀nà tí ò dá o eré àsápajúdé àti àwọn ìṣẹ̀lẹ̀ míì eléyìí tí wọ́n ní ó lè fa ìjàm̀bá ìyún náà jáde nínú ìwé ìròyìn daily post láàárọ̀ tòní o bákan náà wọ́n ní lórí ìdájọ́ ọwọ́ èyí tá a mọ̀ sí jungle justice ìdájọ́ tara ẹni nìkan tí ò ṣe pé bóyá ìjọba ló ní ẹ ṣe bẹ́ẹ̀ wọ́n ní ẹ wò ó wọ́n ní ó ti wá ń pọ̀ ó ti ń gbogbo lórílẹ̀‐èdè nàìjíríà káàkiri báyìí o tó sì jẹ́ wípé púpọ̀ nínú àwọn tó jẹ́ wípé wọ́n ń dájọ́ fún látọwọ́ ara wọn eléyìí tí wọ́n sun eléyìí tí wọ́n lù pa wọ́n ní àwọn tí wọ́n ń fura sí bíyá bí adigunjalè àbí èèyàn tí wọ́n pè ní ẹni yìí o ń fò lóru nígbà tí máa fò lóru bóyá fọwọ́ ó farapa ó fi apá ẹyẹ rẹ̀ ó fi kọ́ igi ló fi wó lulẹ̀ tó dé èèyàn wọ́n ní wọ́n pè wọ́n ní ẹni àjẹ́lẹ̀ ní oṣólẹ̀ ní ìní kan wọ́n ní wọn ní dúró kán tiẹ̀ wá ṣe ìwádìí o látàrí eléyìí wọ́n ní púpọ̀ nínú àwọn tí wọ́n sì ń gbẹ̀mí wọn láti ọwọ́ ìdájọ́ ọwọ́ ara wọn yìí wọ́n ní wọn kò mọwọ́ wọn kò mẹsẹ̀ wọ́n ní kí ìjọba yóò tẹ̀ wọ́n kan ṣe sí jungle justice lórílẹ̀‐èdè nàìjíríà tóró ti ń pọ̀ sí o bákan náà òun náà ni wọ́n sì ní ẹ wò ó ìwé ìròyìn gbé jáde ọ̀jọ̀gbọ́n alfred kasumu wọn ló mà jáde láyé o gbajúgbajà agbẹjọ́rò tí wọ́n fi ìlú èkó ṣe bùgbé òun náà ni wọn ni bàbá yìí ti jáde láyé o bẹ́ẹ̀ ìyún náà jáde nínú ìwé ìròyìn láàárọ̀ yìí wọ́n ní ààrẹ bọ́lá mẹ́rin tinubu ti ké sí gbogbo olórí ẹlẹ́sìn mùsùlùmí wípé gbogbo olórí ẹlẹ́sìn pátápátá lórílẹ̀‐èdè nàìjíríà wípé bí wọ́n bá ṣe rí bí wọ́n bá rí nǹkan o eléyìí tí wọ́n bá rí tó kù díẹ̀ káàtó láti jẹ́ kí ó jẹ́ àwọn nǹkan kan tó jẹ́ pé kò dá ìyẹn fún ti ètò ìdìbò ètò ìbò ètò àbójé ọlọ́run ṣàánú mi ìbò náà ń bọ̀ láìpẹ́ ṣá wọ́n ní ààrẹ bọ́lá mẹ́rin tinubu ti ké sí gbogbo olórí ẹlẹ́sìn wípé bí wọ́n bá ti rí nǹkan kí wọ́n sọ̀rọ̀ sókè o wípé kí wọ́n má bàa ṣe kíni kí wọ́n má sùnlé o kí wọ́n sì má ṣe kíni kí wọ́n má wararo lórí ohun tí wọ́n bá rí láti lè jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà bákan náà ni wọ́n ní ààrẹ wọ́n ti ṣe kíni o wọ́n ti ṣetọ́ báyìí láti ṣe àsopọ̀ pẹ̀lú àwọn àjọ mùsùlùmí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ní wọ́n ṣèpàdé lórí ètò ààbò ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní o tẹ́ ẹ bá nawọ́ gan ẹ bá ń bẹ̀ wọ́n ní ọmọ ilé ẹ̀kọ́ kan ọmọ iléèwé gíga eléyìí tí wọ́n ní ó jábọ̀ o nínú iyàrá ibi tí wọ́n ń gbé yẹn ní ìpínlẹ̀ èkó hósítẹ́ẹ̀lì eléyìí tí wọ́n ní ń gbé ọmọ tí ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ òfin law school student náà pé wọ́n ní ó mà jábọ̀ o eléyìí tí wọ́n sì ní ó gbẹ̀mímì nílùú èkó ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ní àwọn ọmọ ogun òun náà ló jẹ́ wípé wọ́n yabo bùba àwọn agbésùnmọ̀mí o tí wọ́n sì ní wọ́n gba àwọn ohun ìjà olóró méjì lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ plateau ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ní àwọn ọlọ́pàá náà ni wọ́n mú àwọn afurasí ajínigbé eléyìí tí wọ́n jí àwọn ọmọ ilé ẹ̀kọ́ eléyìí tí a mọ̀ sí gateway ict èyí tó jẹ́ polytechnic tó wà ní sápàdé wọ́n ní wọ́n ti gba àwọn ọmọ iléèwé ọ̀hún sílẹ̀ o eléyìí tí wọ́n ní àwọn ajínigbé jígbé ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tó jáde dáadáa láàárọ̀ tòní ọ̀rọ̀ pọ̀ nínú ìwé ìròyìn tá a kó wá síta láàárọ̀ yìí ṣùgbọ́n àsìkò ò fi bẹ́ẹ̀ gbà wá olójú òpó wa ó ti ń ṣẹ́jú a sì gbúdọ̀ fi dá àwọn olólùfẹ́ wa lágara lórí ọ̀rọ̀ àwùjalẹ̀ tuntun wọ́n ní àwọn kan ń gba owó kọ́bẹ́ o ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ bá ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ nínú ìwé ìròyìn daily post láàárọ̀ yìí ẹjẹ́ ìfẹ́lẹ́ iṣẹ́ nù mí ní dédé síbí wọ́n ní afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn òun ló jẹ́ pé wọ́n na bàbá kan títí tẹ̀mí fi gbọ́n lára rẹ̀ o tí wọ́n sì ní látàrí fóònù wípé ó sọnù wọ́n ní wọ́n na bàbá yìí wọ́n nà títí tẹ̀mí fi bọ́ lára rẹ̀ ní ìlú èkó òun náà ni ìṣẹ̀lẹ̀ eléyìí ti ṣẹlẹ̀ o wọ́n ní arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ àṣìṣì òun náà ni wọ́n ní wọ́n lù ní àlùpà ní agbègbè oko ọba ìyẹn ní agége ní ìlú èkó níbẹ̀ gangan náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ látàrí fóònù kan eléyìí tí wọ́n ní ó sọnù bóyá òun ló jí bóyá kì í ṣe òun ló jí ṣùgbọ́n wọ́n ní wọ́n lu àṣìṣì o títí dẹ̀ mi fi bọ́ lára rẹ̀ kọ́lọ́hún máa ṣàánú wa lórí ẹ̀rọ ayélujára nǹkan tí wọ́n pè ní naija confra ibẹ̀ náà ni fọ́nrán ọ̀hún ló ti tàn kálẹ̀ tí ìwé ìròyìn daily post sì gbé jáde gbàgàdà láàárọ̀ tòní ẹ já lọ sókè lọ́hùn ká lọ gbé àwọn èèyàn wa wọlé ká lè dá sí àwọn ìròyìn eléyìí tá a ti kà láàárọ̀ yìí 09060003352 náà lójú òpó tẹ́ fi bá wa dá sí tẹ́ bá sì ti pè wọlé ẹ̀rọ rédíò yín ẹyí lọlẹ̀ tàbí kẹ́ ẹ pa ìṣẹ́jú kan àbọ̀ náà ni gbogbo wa ní ká ṣe ohun gbogbo tá a fẹ́ ṣe ká ṣe pàápàá ẹ ṣeun peter jádókè lọ́hùn ká máa gbé ìpè yẹn.
1: ọ̀túnú ìwé ìròyìn ní ìkànnì jordan 105.5 fm ó balẹ̀ gùdẹ̀.

0: ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ 09063352 ẹ̀lú ẹ káàárọ̀.
1: Ẹ̀lú ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ kú ètò.
0: Yes sir.
1: Ọmọdọ́lá láti Kọ̀tún.
0: Ẹ káàbọ̀ bàbá.
1: Ẹ rà sà. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó. Kí làwọn sáwọn olóṣèlú tẹ̀ rò papọ̀ dání? Ta la gbèrò, ta ló ṣèlú, ta ló olóṣèlú, ta ló ń lo agbèrò, ta ló ń lo ọmọ ọ̀ta, ta ló ń influence wọn? Àwọn òun náà bá wọn rí ìdìbò, àwọn òun náà bá wọn járí àpótígbà. Àwọn ni kọ́ tọ́ ara wọn ṣe. Báwo àwọn bàbá wa ní ságóńgbùgbò, àwọn ni wọ́n wá ń sọ fáwọn lóòótọ́ àwọn ọmọ tó sọ yẹn náà. Lóòótọ́ àwọn ọmọ tó ní ìfẹ́ àwọn ọmọ ìyàwó nǹkan kan gbogbo ẹ̀ wọ́n encourage wọn. Gbọ́ olóṣèlú gangan ni encourager tó pọ̀ jù. Nínú ọ̀rọ̀ pé wọ́n encourage àwọn ọmọ ọ̀ta. Sọ àwọn ni kán yẹ ara wọn wò. Sọ àwọn náà ń finance wọn. Èyí tó ṣe lọ́rọ̀ bàbá Ọbásanjọ́. Pé àwọn èèyàn ká fèsì bí ká ń lọ jàre. Drama ni bàbá máa ṣe. Èyí tó ṣe kẹta ti Ọlágùn Ṣoyè. Ẹ̀rí bí géèmù ṣe máa ń yí. PDP ni o. Ẹni tó yẹ kó support ni. Lẹ́bi jẹ́ pé olóṣèlú kan ẹ̀ má tẹ̀lé wọn. Tèmi tèmi kàn ń kìlọ̀ fún wọn. Ó dùn mí pé mi ò rí yín pé lọ́jọ́ Friday mo gbìyànjú mi ò rí yín. Káwọn èèyàn ṣọ́ra kán má tẹ̀lé àwọn olóṣèlú kán má yí. Èmi kán mẹ́sàn-án kan jẹ́ kí ìbò Ọ̀ṣun lọ bó ṣe yẹ kó lọ. Tó bá ń ṣe pé ìgùn lọ́rọ̀ bu Ọ̀ṣun. Ẹ kú ètò sà.
0: Ẹ ṣeun sà. Ẹ ṣeun Kọmídọ́lá láti Ìkọ̀tún. 09063352. Ẹ̀lú ẹ káàárọ̀.
2: Ẹ mọ̀ fojúmọ́.
0: Ojúmọ́ rẹ sà.
2: Ẹ̀gbẹ́
0: kan Ẹ̀
2: Ẹ̀
0: káàbọ̀ sà.
2: Ẹ kú ètò.
0: Yes sà.
2: Ìjọba gẹgẹ ọwọ́ tí wọ́n náà ló wà ìdí tó máa sọ fún ọkọ̀ lójú aráàlú ẹ̀kọ́ lè jìmọ̀ àwọn gẹgẹ wọn ẹ̀kọ́ lè jìmọ̀ àwọn gẹgẹ wọn ẹ̀kọ́ lè jìmọ̀ òkèèṣẹ́ ilé ìdíwọ̀ fún òkè àìrètí wọn àti àìrètí kò sí ẹkọ́ nígbà tí ìjọba bá tún nígbà yìí. Ẹ pé ètò.
0: Ẹ ṣeun bá mi ojú ò ní tì yín 09063352 ẹ̀lú ẹ̀ káàárọ̀ ojúmọ́ rẹ. Ẹ
3: kú kò ní bàjẹ́ wọn nìkan ìkan akó ètò.
0: Àmì yẹsà.
3: Òun yàn nìkan létí ayé.
0: Àmì ọ̀.
3: Àtẹ̀lẹ́ lẹ́wẹ̀kùn ló sọ̀rọ̀.
0: Ẹ káàbọ̀ bàbá.
3: Kí ló ń kọ́ mí dóminú jù ni pé àwọn ọmọ àtọ̀hún rìn wá tó jẹ́ pé gbogbo ìkan tíjọba ń ṣe ní nǹkan amáyédẹrùn. Àwọn ń lọ já. Wọ́n lọ bá bíríìj jẹ́ lọ́tún lọ́sì títọ̀nà Bàdágìrì títọ̀nà Korodú ti Lẹ́kí Ajá. Àwọn olórí wa dẹ̀ ń wò ràn àwọn tó ti ba ilẹ̀ bàbá wọn jẹ́ tó wọ́n ń ba bíjẹ̀rì wọ́n dẹ̀ ń wò wọn níran wọ́n rí gbogbo àwọn tára pẹ̀lú olórí wa nílẹ̀ odò àwọn wọ́n rí nǹkan ṣe sí. Wọ́n wọlé onílé náà kẹ́rù kó gbogbo ẹ̀ wọ́n ń jọ kàdàgbà wọ́n ṣàwọn ẹ̀pa lọ́tún lọ́sì wọ́n ayẹ wọ́n rí nǹkan kan ṣe sí. Wọ́n kí nìkan mo mọ̀ dájú àgbà tó bá lóun nìkan sọ̀rọ̀ yóò kẹtasáré tó bá yà o. Gbogbo àwọn tọ̀rọ̀ kàn tó jẹ́ àgbàlagbà àwọn olóyè àwọn ọlọ́ba lọ́ba àwọn balẹ̀ sọ́kọ̀tàn sọ̀rọ̀ yìí gbogbo bá yá àwọn ga wọn kẹta sáré tó jẹ́ pé gbogbo bá kàn kó sí wọn òun kan kó gba ẹ̀la máa mọ bó ṣe máa jẹ́ àǹfààní bọ̀.
0: Ẹ ṣeun sà. Ẹ ṣeun bàmí àtọ̀dẹ ẹlẹ́wẹ̀ 09063352 tàbí 07051697912 òun náà lójú òpó tẹ bá sì ti pè wá ẹyí dájú wípé ẹyí àwọn ẹ̀rọ rédíò yín sílẹ̀ ká lè láǹfààní láti gbọ́ ohun tẹ́ fẹ́ bá wa dá sí. Abala àgbéyẹ̀wò náà la wà. Ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀? Ìpè ń wọnú ìpè ní o tẹ́ bá ti pè ẹ̀yìn ẹ ṣáàyí rédíò ti yín. Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
1: Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
1: Kò ní bàjẹ́ fún mi.
0: Àmì sà.
1: Àmì
0: sà.
1: Orúkọ mi ni Àfá Ẹrú Ọlọ́run láti Adìyẹ Gásílà.
0: Ẹ káàbọ̀ sà.
1: Lórí ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ àti Àtìkú ni fẹ́ sọ̀rọ̀ yìí lórí. Wọ́n ní amúkùtàn lẹ́rù ẹ̀wọ́ ni olúfilẹ̀ ń wo ẹ̀wọ́ ni. Tí ò bá ti sọ̀rọ̀ ti parí ẹ̀. Wọ́n ní ọ̀rẹ́ dàmí òjò pọ́n ẹ̀mí abínibí ń dání. Eléyìí tí bàbá wa ń sọ sìn kọ́dà ẹbí tí èèyàn máa ṣe tí èèyàn máa ṣe ṣáàtà. Torí pé àbòsí ló pa wọ́n fọ̀ ní ọ̀dọ̀ rẹ̀ àbòsí náà ló tó ká. Àbí nǹkan tí mo ń sọ yé. Orí ètò ìkọ́ àwọn ní Nàìjíríà ti bá sínú òkun mọ̀. Orí ìjọba wọn Nàìjíríà ti bá sínú òkun. Orí ìjọba wọn àti àwọn mẹ́ta
4: pàdé òun náà la ń lọ yìí. Àwọn náà náà tó padà sọ pé binary wa kò lè ṣiṣẹ́ mọ́ kò rí bẹ́ẹ̀. Ìdí eré ni pé àbúrò ìbẹ̀rẹ̀ kí àbáyọ máa tó tọ́ tọ́
0: ẹ ṣe ń gan ṣàràfà ẹrọ ọlọrun láti àdìyàn gasline ẹ káàárọ o. Hello.
5: Ẹ káàárọ sá.
0: Ẹ káàárọ.
5: Ẹ sá.
0: Ẹ kúrò tó. Ọlọ́run ló ń tó.
5: Stephen láti pàjẹ́.
0: Ẹ káàbọ̀ Mr. Stephen.
5: Ṣé rí àwọn bàbá wa mọ̀ tó ń ṣe lórí wa? Máa ń lo mọ́ pé ìtàn kì í parẹ́. Ìjọba ṣe àbò àgbà ni wọ́n á sì bá ń wájú. Ìwọ̀n jọ bá fi wò pé táwọn bá ṣá ti ṣe tiwọn tó ṣe tiwọn oní ọjọ́ ọ̀la. Ṣùgbọ́n gbogbo tá a bá ṣe á bá ń wájú.
0: Bẹ́ẹ̀ni
5: kò sí gbogbo. Èmi kú ìbò ọ̀sùn ẹ̀dá àbò. Nígbà tó bá pa gbogbo aráàlú tán, àwọn olẹ́fẹ́ ṣèjọba lé lórí. Ìjọba tó bá ti mú ìtàjẹ̀ sílẹ̀ dání. Ẹ̀jẹ̀ àwọn aláìsẹ̀ tó ẹ ta sílẹ̀ kò ní jẹ́ ká rójú tún tá ń ṣe. Ẹni tán ronú. Àwọn aráàlú náà kán sì kán jẹ́ kí yìí wọ́n sí. Ẹ̀mí ìtàn tá bá pa ti ẹ̀ gbé.
0: Yẹ sà ẹ ṣe ń gbà mí ó lágbára o fún wo ìwòrì wo wọn bá dìjọ wò gbọdọ ni kó gún ẹ káàárọ.
6: Ẹ káàárọ ẹ̀dọ́gbẹ̀mí.
0: Rí olúwa gbé mi lékè MC Rawọlẹ̀ ń pè o.
6: Ẹ kú àtúntò ní látàárọ.
0: Yẹ sà.
6: Ẹ fẹ́. Èyí orúkọ mi ni ẹgbẹ́ ni Benjamin láti Ìjú.
0: Ẹ káàbọ̀ sà.
6: Ilé-ìfẹ́ wa tún bàbá wa méjèèjì yẹn Ọbásanjọ́ àti Àtíkù. Àwọn bàbá wa wọ̀nyẹn aláwàdà ni wọ́n. Ẹ fi wọ́n lẹ̀ jẹ́ ká máa ṣàwàdà kí wọ́n ṣe ń ṣàwàdà yẹn fún wa gara wa ń yá. Mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé àwàdà fẹ́ ń ṣe ọ̀rọ̀ tó ń sọ tó fi búra tó fi ń takọ̀rọ̀ síra wọn yẹn ó mú ara wa yá jẹ́ ká máa sọ síra wọn. Bàbá Sùwé ni wọ́n, bàbá Látìn ni wọ́n.
0: Ọ̀dà ẹ ṣeun Mr. Benjamin láti Ìjú. Ẹ ló ẹ kó ojúmọ́ ẹ káàárọ̀.
7: Ẹ káàárọ̀.
0: Yẹ sà.
7: Ẹ kú sí. Ẹ rọrọ àwọn tí Lagosi rí nípa ọmọ eré agbọ̀nsẹ̀.
0: Orúkọ yín sà.
7: Orúkọ mi ni Afunsọ́mu láti Bàfọ̀.
0: Ẹ káàbọ̀ sà.
7: Ẹ̀sà ẹ ní pé ẹjọ́ ìkíní yẹn ṣe ó ti ń kọ́sì dé gbogbo ògùn ìṣètì náà ṣìn mọ́tò kan bá lọ takú ní gbogbo ọ̀nà ẹ̀sìrẹ́sì náà ṣìn àwọn àkàn ló kó pèsè yàn ní bẹ́ẹ̀ni tó kọ́sì dé gọ́ọ̀sì náà ló kọ́sì gbogbo yẹn. Ìkòròdú ọlọ́kọ̀ òdú bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn tí ẹ̀ ń bá ń lọ ìkòròdú tí wọ́n bá tẹ̀lé yẹn gan tí ẹ̀ bá fún yẹn bá fún nìkan a lè já sẹ́ẹ̀tì yẹn gbà. Àwọn ìjọba ló wà àwọn ìjọba ló àwọn ló ẹ̀kọ́ yìí wọn o. Ọlọ́run sáré ọkàn ìjọba kan kò bá mójútó.
0: Àmì ẹ ṣeun sà.
7: Ẹ
0: sà Mr. Funṣọ́ láti Ìbàfọ̀. Èrò ẹ káàárọ̀.
8: Ẹ káàárọ̀ sá.
0: Yes ma.
8: Ẹ kú iṣẹ́ sá.
0: Yes ma.
8: Orúkọ mi ni ti gbèrò láti wá lágbàdo sá.
0: Ẹ káàbọ̀ ma.
8: Ẹ kú iṣẹ́ ọpọlọ.
0: Yes ma.
8: Ẹ kú ètò olówó. Iléeṣẹ́ mi ò ní jó náà. Èmi ṣe rí àwọn olè tó ń gbójú gbàyà tó ń lọ ń yọ nǹkan nínú omi lórí bridge ṣé tó dá nìyẹn àyáde kò wọn lọ ń yọ nínú bridge ẹjọ kíjọba kó lọ kó ṣe ìrànwọ́ yìí kó lọ ṣe satellite tó máa máa wo gbogbo ibi tí kó ṣe kárí kó máa wo gbogbo ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀ ẹjọ ìlú yìí ò ní bàjẹ́
0: o
8: adé afúnwa lórí rẹ̀ ní nàìjíríà
0: o
8: wọn ò ní gbé wa lórí tọmọtọmọ lórúkọ olúwa o ẹ kú iṣẹ́ ọ̀pẹ
0: Yes ma, Mrs. Bello láti Alágbàdo. Hello, ẹ káàárọ̀.
9: Ẹ káàárọ̀.
0: Yes sir.
9: Ẹ kú ṣẹ́ẹ̀dù.
0: Yes sir.
9: Lọ́rọ̀ àfúnwà ṣe.
0: Àmì.
9: Nípa ọ̀rọ̀ àwọn ọmọ bàbá sá.
0: Orúkọ yín sá.
9: Orúkọ mi Mr. Oyè láti Agége.
0: Ẹ káàárọ̀ sá.
9: Ẹ káàárọ̀. Nípa ọ̀rọ̀ àwọn ọmọ bàbá sá yìí. Ọmọ Nàìjíríà ni wọn. Àwọn àfẹ́jà gọ́ọ̀mẹ̀ntì state government náà ló máa wá solution sí. A ní ora ìfẹsẹ̀ place ní ẹ̀pẹ̀ nìbàdàn agri. Wáyé tí gọ́ọ̀mẹ̀ntì wọn wá caterpillar wọ́n lọ kíá gbogbo ẹbí yẹn tó bá kó wọn wọ́n kó wọn lọ síbẹ̀. They will become their asset to the state government. pocket of our produce, we are high, one blue, we are cut one below. I suggest, yes, in contact after our arrival, that is our high, the 50,000, I just will come down, see the 30. So this is our one of the lower, the solution is, check government ready that to say. So, I didn't mean it is a the commission of our Greek. I said, our one mother was placed near there. So, we did that. I want to say, one of clay. When they get our agriculture experts, one of them can see there, one of them can see there. You think as individual, this is
0: one. Yes, sir.
9: Our neighbor, another.
0: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Mr. Oye, Lati Agigi. Hello, Ekaro.
10: Hello?
0: Hello, Ekaro.
10: Ekaro, sir.
0: Yes, sir.
10: Ajoba Lati Tube.
0: Ajoba Lati Tube, Ekaro.
10: Yeah, I Ajoba, news is going to be here. I'm going to go to the other. If I don't know that way, I don't see it. Hello?
0: I work by doing you, I'm going to tell you about
10: it. If I don't know, I don't know what I know, what you. I don't know what you want. If I don't know what you want, I don't know what you want. I don't know.
0: I'm going to go to the house.
11: Hello, Ekaro.
0: Ekaro, sir.
11: Ekaro, who come in? I want to let you join the crew.
0: Ekaro, sir.
11: Very lorry, our among us is here, sir.
0: Hmm.
11: Also, should you consider to pay back the lease? Can you tell us what happened among us? Let me know.
0: Hmm.
11: I want to know. I want to know what happened.
0: Hmm.
11: Okay, I want to know what happened. Very lorry, but I want to get that to you.
0: Hmm.
11: I love that.
0: Yes, sir.
12: I don't
0: call
12: Yes, sir. I don't call you.
13: Just welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
14: the voices you need at work all day, every day till payday.
0: You are going to be a good person.
15: ẹmọ wọn ni ẹni tí o ti kú lórí ilé ẹpẹ èyí mọ nǹkan tó lè ṣe ẹ tó ti kú yẹn gbogbo ẹni tó ti lọ àwọn méjèèjì mọ ọba ara wọn tó bá mi yẹn gbogbo ọrọ tó ọgbẹ ká dà sí ká bẹjọba ni kọ bá yí gẹgẹ tí ó wà òkè
0: èyí
15: á máa bẹrù á máa bàyàn tí mọtò bá sọọbù èyí á máa bẹrù bí a ìdí mọtò dàgúzì àwọn tí ò lérò tẹ́ ti bí lọ́mọ ló máa báyàn
0: ogun
15: tó wà lára èèyàn náà máa gbà tí ò bá fún ọgbọ́n lè pààyàn ẹjọ́ ọlọ́run fún iṣẹ́ ẹ sábà da àwọn ìjọba wa kọ́bà ṣé pé wà òkè
0: torí
15: àwọn náà gbé táwọn náà bá kú lórí ipò àwọn náà dé bá nǹkan o.
0: Ẹ jẹ́ a máa gé pépépé ẹ má tún lọ jìnnà àti ní ìṣẹ́jú kan àbọ̀ ni àwọn èèyàn pọ̀ lójú la 09063352 ẹ ṣe ń bàbá wa mukaila láti ìṣàṣì ọ̀rọ̀ lẹ́sọ̀ ẹ̀lọ́ ẹ káàárọ̀.
16: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ kò ojúmọ́.
16: Ẹ káàárọ̀ o.
0: Yes ma.
16: Ẹ káàárọ̀ sà.
0: À ń gbé ọyún mà ẹ kò ojúmọ́ mà.
16: Ẹ kú ṣe ẹ̀mí gẹ̀ẹ́sì láti ṣàṣà ló ń lé sọ̀rọ̀.
0: Ẹ káàbọ̀
16: ma. Gẹ̀ẹ́sì tájú ẹ̀rọ.
0: Ẹ káàbọ̀ ma.
16: Ẹ kú ṣe ìlú.
0: Yes ma.
16: Lágbára tí tóbi ọlọ́wọ́ náà máa fún ní ṣe.
0: Àmì.
16: Ìkéde fẹ́ dá sí níbẹ̀ ni wípé àwọn èèyàn bọ́tẹ̀ ti sọ̀rọ̀ nípa àwọn ọmọ ọ̀ta yẹn. Àwọn tó ń káwọ́ sókè yẹ tẹ̀mí kọ́ tẹ̀mí mọ́lẹ̀ kó kọjá kọ́sàtì gbowó. Àwọn èèyàn ti sọ̀rọ̀ àwọn ìjọba náà ló ń lò wọ́n. Àwọn ló ń lò wọ́n àwọn náà ni kí wọ́n pè wọ́n kọ́ tó báwọn bá wọn sọ̀rọ̀. Nítorí nínú wọn yẹn náà iṣẹ́kíṣẹ́ ló wà lọ́wọ́ wọn. Tó bọ́ tẹ̀yẹ̀ tó tẹ̀mí mọ́lẹ̀ kẹ kọjá nìkan ni tó ń dẹ̀ jẹ́ yẹn tó dúró lórí ọ̀rọ̀ ń gbọ́ wọn. Iṣẹ́ burúkú mi pọ̀ lọ́wọ́ wọn tí wọ́n ń ṣe o. Ọlọ́run á gbà wá lórúkọ Jésù. Lẹ́yìn yẹn ṣe rí tàwọn agbésùnmọ̀ mí yẹn àwọn apààyàn kankan wọ̀nyẹn a ti sinmi díẹ̀ lé kó ṣùgbọ́n ká má wàá sóhùn ká má lérò pé ó ti lọ bẹ́ẹ̀ kó lọ bẹ́ẹ̀ o káwọn èèyàn sì tó ń pọ́ tiwa àtàláàt nílé ẹni tó lọ sóko ní kinní náà wúyẹn tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ ìròyìn dọ́kara ni wọ́n bá ti ẹ̀gbẹ́ wọ́n dẹ̀ ti wà bẹ́ẹ̀ kiri ọlọ́run àfún wa ṣe kó ràn wá lọ́wọ́ ẹ kú iṣẹ́
0: o. 09063352 ẹ̀lú ẹ káàárọ̀.
17: Ẹ̀lọ́.
0: Ẹ káàárọ̀.
17: Ẹ̀lọ́.
0: Ẹ̀lọ́ ẹ káàárọ̀ à ń gbọ́ yín à ń lò ó. À ń rí lò lápá bí ẹ̀lọ́ ẹ káàárọ̀.
17: Ẹ̀lọ́ ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ mà.
17: Ẹ káàárọ̀.
0: Yes ma.
17: Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ mà à ń gbọ́ yín mà.
17: Bí ẹ ká Adékúnlé láti fẹ́ tọ wá pọ̀.
0: Ẹ káàbọ̀ yá mi. À ń gbọ́ yín ketekete.
17: Ok. Ẹ kú ètò.
0: Yes ma.
17: Ṣé ẹ rí ọ̀rọ̀ Bàbá Bátanjọ́ àti Àtíkù? Bàbá Bátanjọ́ ò ní tìjú. Tó bá jẹ́ fún ní tìjú, òye kan ṣe máa sọ̀rọ̀ nísìnyí. Ṣèbọn máa bí Àtíkù ti kókó tó di pé ó lọ ti ṣe báyìí nígbà tó wà ní kọ́sọ̀mù. Ó mọ ọ̀kan tó ti kó. Iṣẹ́ kí ni tálárì?

0: àtúntò nígbà tó lọ ṣe wọn ní òṣèlè ní the best ní tí wọn korúkọ ẹdùbá níbi bàbá ọbásanjọ mọ so kí ló dé tí gbogbo wọn wo àpẹẹrẹ bàbá awolowo orúkọ bàbá awolowo paredison kí ló dé tí wọn wò ọbásanjọ sì fi oúnjẹ sí pé wọn wò káàkiri òun lálẹ òun nílé òun ní gbogbo ẹ òun tí a mọ òun wò pé òun máa fún lọjọ kan tí a fún ni gbogbo ẹ kí ló dé tí ìròyìn láti bẹrẹ ẹwọ kọlá tó wà sílẹ sẹrí ọrọ orílẹèdè àwọn olórí wa àwọn ni wọn ń pa wá lọ ọrẹ mi gbé láti uk omi rice the best rice àpò rice oní ₦30 ló sì wà ní uk ₦30 olúwa ń ṣe ǹjì nǹkan wọn kí wọn máa lé ₦5 olúwa ti máa ná àti tó bí ẹgún méjì kí ló dé ẹwọ iye tó ń ta rice ẹwọ ẹtí bàbá bá máa jọ sílẹ kó lọ ṣàtúnṣe ayé ẹ kó tó kú
1: Adékúnlé láti ìfẹsùwápọ̀ ní làǹbẹ́ ẹyẹ kí n máa fẹlẹ̀ máa kí ẹ̀gbọ́n mi dáadáa tí wọ́n ń ṣọjọ́ bí lónìí Ajadi Lukman Olúwaṣọlá Shadow òní ìlọ́jọ́ bí yín happy birthday to you long life and prosperity ìgbà ọdún kan ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè ìpẹ́ àràgbọ́n ti gbìn àràgbọ́n ti jàpọ̀ ọdọọdún làárọ̀ rogbo ọdọọdún làárọ̀ òsà ọdọọdún làárọ̀ mọ̀bì lórí àtẹ Ajadi Lukman Olúwa Shadow Olúwa Ṣọlá happy birthday to you ọmọ wọn ní Kwara ìlú Ìlọrin ìgbà ọdún kan ni o lágbára ọlọ́run ọba mi Edumare ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún nígbà lókè ìpẹ́ ẹ jẹ́ mú ìpè bí méjì sí kó tó di pa màá lọ láàárọ̀ ẹ̀lú ẹ káàárọ̀ ẹ̀lú ẹ ti wà ń bẹ́ẹ̀ káàárọ̀ o.
0: ẹ káàárọ̀ o.
1: yes sir.
0: kí ni ẹ fẹ́ mi.
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: ọmọ mi benjamin ṣètìlẹ́tò kí a lò.
1: ẹ káàbọ̀ sir mr benjamin.
0: ọ̀rọ̀ tuntun bí àti Yakubu. ọ̀rọ̀ wọn ọlọ́run ló lé. ṣé àwọn ọdún kan ń gbàdúrà ní pé gbogbo ẹnikẹ́ni ò ní kí Yakubu ara hàn kí n kọ́ ẹ̀kọ́ máa ń gbé nǹkan sí kí n fẹ́ tó ọtí àkókò àti ọlọ́dọ̀dọ̀ ń pẹ̀lú olówó tó fi àjọ ọmọ nàìjíríà ìdílé ìyàwó ìpẹ̀lú orílẹ̀-èdè ọmọ ìgbìmọ̀ ni ẹ̀kọ́ tí mo kọ́ ń gbàgbọ́ àti pé gbogbo àwọn àtọ́jọ́ gómìnà láti 1979 àtọ́jọ́ gómìnà ní ọgbọ̀n orílẹ̀-èdè sí ní oṣìṣẹ́jọba nàìjíríà tọ́jú ìjọ nàìjíríà lẹ́yìn tọ́jú kúrò nàìjíríà ọlọ́wọ́n agbọ́n ṣẹ̀sìn tí gbogbo ayé máa rọ pé ẹ̀sìn náà ó yàn ló agbẹ̀yìn ayé wọn torí ọlọ́sọ nàìjíríà ní ẹgbẹ́ ṣẹ̀dá yìí èyí tó pọ̀ nítorí ọdún náà ṣe é kí ní 1979 ọmọ ìta ọmọ ìta ara ìrẹsì ẹ fi so àwọn ìjọ ojú ra wọn then there was a man tó ń sọ fún pépà wípé nígbà tó ń kí owó fún àwọn national assembly nígbà tó ń tá jẹ gọta àti agenda nígbà tó ń kó owó fún ọmọ yẹn tó ń kókó gbẹrẹ olóhùn ọgbà owó yẹn bí ṣíṣe ìjọ lọ́pọ̀ pẹ́pẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn gbà yẹn kí ni àbájáde fẹ́ sọ̀rọ̀ ìgbìmọ̀ bí ọ̀kọ̀ ọ̀kọ̀
1: ọ̀kọ̀ ọ̀kọ̀ ọ̀kọ̀ ẹja máa gé pépèpé èèyàn kan péré náà ló kó ẹja ṣe pépèpé ẹlú ẹ káàárọ o.
2: ẹlú ẹ pé tó.
1: ẹlọ́run ló ń tó ẹ kó ojúmọ́.
2: orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Adéodé Mọ́lá.
1: láti
2: bẹ̀rẹ̀ school.
1: ẹ káàbọ̀ sà.
2: ẹlọ́run sànù wá ń lóye o.
1: àmì sà.
2: ẹ̀rí àwọn bàbá ìyá méjèèjì àti àtìkú àtọ́básanjọ́. wọ́n ti gbà àwọn ọmọ báwọn ṣe lù. Ìgbésí ìgbàwádé náà la wà yìí. Ìwọ náà ni ó gbà wá lọ́wọ́ wọn
1: o.
2: Nípa táwọn ọmọ tó ń ṣẹ̀dá ìgbà ìjọba ló ń lò wọ́n. Ká má wulẹ̀ máa tàn wá jẹ́. Ká má máa gbá wá sí àwọn. Ó àwọn aráàlú náà ni ká máa tàn ké.
1: Àmọ̀ nǹkan tá à ń ṣe.
2: Ọlọ́run sá mi wá o.
1: Àmì ò ẹ ṣeun bàbá mi. Ẹja máa lọ díẹ̀díẹ̀ láàárọ̀ yìí. Ọ̀gá mi Olúwafẹ̀mí Abídèmí òkìkí bàbá ọ̀rọ̀ Dàrẹ́jú Apostle FM Unique oṣù ọgọ́sì náà ni wọ́n ṣe ọjọ́ òbí wọn ojo kejo ninu osu kejo no man se ojo bi e ti se todun yi e se opolopo odun lagbare ledumare e igba odun odun kan ni o ninu owo ninu ola ninu igbega lotun lotun lagbare ledumare fm happy birthday to you sir long life and prosperity igba odun odun kan ni e ja ma lo laaro yi adupe lowo peter omo lani yi to moju ero fun mi laaro yi akandun ni mo lowo lagbare ledumare awon ika eda won ni ye soro e titi ago kan ta tu lanfani lati pade lori eto wo eto yin bo se nlo emi eri oluwagbe mi leke adebayo mc rawo na ni mo so fun wa wi pe oni o san wa o ara jejeun jerry williams e se mo rowo yin awon na da si iroyin yi sugba atejise yin wole koto o pe koto wole ani le ka adugba adugba pe okun titi ago kan eri oluwagbe mi leke adebayo lo ko mi mc rawo yin na re agbalagba omode tin pegbe babe lo ko e lo ma follow wa loju opo facebook ile ise jordan fm te ba ti te si jordan 105.5 e mo ri wa kete kete awon foran ile ti ankale ni ile agbara wa nbi gbugbu ele lanfani lati mo wo e ba wa soro nbe e share ko jale ko jata titi olata pade lori otunwe royin mo yo taro yo olorun ba mi science e ka ro

0: Èròjà gbọ́ MC Rawọ̀ ẹ máa gbọ́ ètò ẹ̀ lórí ìkànnì yìí ẹ má yí kúrò ńbẹ̀ ẹ filẹ̀ síbẹ̀.
1: Ìgbà mi ti dé ayé ẹ̀wọ̀n bá mi jó yé ẹ ṣáà ti rí sẹ́ńtúrì náà ló sọ̀rọ̀ èmi ọmọ yín tó tọ́nà ni ẹ máa gbọ́ ètò MC Rawọ̀ akéwèjẹ gbogbo sọ̀rọ̀ orí rédíò don't touch it ẹ máa gbọ́.
2: Bẹ́ẹ̀ni kò sẹ́lẹ̀rẹ̀ ehoro kò sọ́lọ́kìtì jímẹ̀rẹ̀ kò sẹ́dá tó lè bẹ́jáwẹ̀ láàrin àgbàmí tó bá jẹ́ ti ká pèrè lórí rédíò MC Rawọ̀ akéwèjẹ orí rédíò ẹ máa gbọ́ lónìí.
3: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ tó mú wá ilé sọmí jọ̀nà mọ́tò mú lórúkọ mi èmi làró lè kọ́lọ̀ làwòye akínwọ̀ ló tí ò gbọ́dọ̀ kú. Bàbá mẹ́wàá ń ṣẹlẹ̀ ló ń sọ fún yín pé ẹ máa tẹ́tí sí gbogbo ètò gbémilékè ọmọ Adébáyọ̀ MC Rawọ̀ akéwèjẹ gbogbo pèdèpèdè ó mà sí rí agbe ẹ jẹ́ kó dárú ọ̀rọ̀ ó mà yẹ sí àlùkò ẹ jẹ́ kó kosùn èdè MC Rawọ̀ mọ rírì lèkéleké ẹ jẹ́ kó kẹfun eré lórí afẹ́fẹ́ akéwèjẹ gbogbo pèdèpèdè ó ti mọwọ́ àdìtú àgbé kalẹ̀ ẹ̀wẹ̀ ẹ jẹ́ kó máa jẹun pẹ̀lú àgbà ẹ máa gbọ́ gbogbo ètò MC Rawọ̀ ẹ ṣe àtìlẹyìn pẹ̀lú ìpolówó àti ìkéde èmi àròlé kọ́lọ̀ làwòye bàbá mẹ́wàá ń ṣẹlẹ̀ lù ú lọ́ǹtẹ̀ ayọ̀.

kọlọgbọn yóò sá fún àwọn aráalé rẹ o kí ọlọgbọn àtolóyè ayé kí wọn sá fún aráalé wọn torí àwọn gan ni ikú ti ń pani àwọn àgbà lọ wọn bọ wọn ní kò rọrùn kájèjì ó mọ adì aṣa nínú ìsásun ọbẹ wọ́n ní ará alé ẹni ní kogun jà ni ọ̀pọ̀ ẹ̀dá ló ti nù kúrò nínú ayé ọ̀pọ̀ ẹ̀dá ló ti sọnù kúrò nínú ayé wọ́n sì rò páwọn sì ń gbáyé ṣùgbọ́n ayé ti sọ wọ́n nù kọlọ́gbọ́n ayé ó sá fún aráalé rẹ̀ torí àwọn gan ni kò ti ń pani kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ní ń gbé òpópó láyé ayé ò lópin àti bàbà ní sánmọ̀ kò sẹ́ni mọ ibi èdùá parí ẹ̀ sí ǹjẹ́ ẹ mọ̀ pé ayé kẹnu ayé fẹnu

0: ọpọlọpọlọ jẹ pe itakun kọ wọn lẹsẹ wọn ṣe bi asiko lo gbe awọn ṣubu amọ kábíyèsí ọlọ́run ọba mi ń bẹ lókè tó ń wo gbogbo ayé àmọ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ gbà ẹnìkan láàfin máa kọ ẹnìkan lọ́gbọ́n nínú ayé tá à ń gbé máa mú yín lọ nínú ìtàn kan ṣùgbọ́n kó tó di pa wọ inú ìtàn náà lọ́sàn-án ní ìdé ìdè tí mo dé àdán gbọ́dọ̀ rọgí obè gbọ́dọ̀ rọgí ajá.
1: 5FM Lagos. Listen on the go at www.jordan105fm.

0: kekere
1: mo yen ba to mi bo
0: sadi johnson
1: omo mi kan to lo ba nse phone mi ni keja lo pe mi e ma binu ise to na yan la yonu ka tun phone yan ani ko mo sun go mo wara ro le ole darun ko da fomo lu abi ibi tarakunrin yi ti jokun to ti fe pokun so to fe para re to pe iku ya jesin lo ole tu fe para re ole nso pe iku ya jesin iwo lo fe kan se engineer peter morgan je n ba mi bo ni alujonu kan yo si bule ta ni wo ohun na ri ah ori mi mo ri o ta ni o emi ni ku ti n pa ni ohun to yo si so pe ohun ni ku ti n po omo eyan bo lo se wa ri mi mo ri ọ náà ni bóyá torí pásìkò òun ti tó náà lòun fi yọ ikú wa ń sọ fún wípé àsìkò rẹ ò tí ì tó o tó o bá tún pa tó o bá pokùn so kan máa sera rẹ léṣe ni ẹ̀mí rẹ ò ní bọ́ torí pé àsìkò rẹ ò tí ì tó. kí wá ni kó òun ṣe ó padà lọlé ni o torí àsìkò rẹ ò tí ì tó òun àti kújọ lájọ sọ̀rọ̀ wọ́n jọ jókòó ó ṣàlàyé ìdí tí kú tóun fẹ́ para òun wípé ìlú tóun wà yìí ìlú táwọn alágbára tí wọ́n ti ń fi ọwọ́ lágbáni lójú fi yan fanda láwùjọ ni ìlú tó jẹ́ pé tó bá ṣe kà ò ní lówó lọ́wọ́ ìlú tó jẹ́ pé tó bá ṣe wà ìbàjẹ́ tó bá ṣe àjẹbánu tó kówó ìlú jẹ́ ó ní ò ní là ò ní lù. níbo wá nírú òun ṣe fẹ́ là tóun ṣe fẹ́ lu láàrin wọn. ikú rẹ́rìn músẹ́. ó dá kìlọ̀ afẹ́ kí n ṣe fún ọ. ó dá sọ ẹni tí ó ikú kàn nínú ìlú wa fún mi. ikú bá ní ẹ̀ ṣé ohun tó fẹ́ nù ní ó bá sọ ẹni tí ó ikú kàn fún. kódà irú ẹni tí ikú kàn yìí igi ní òwò parú ẹni bẹ́ẹ̀ o. lákùnrin bá sáré jẹnajẹnajẹna dandan ó sókun nù ó gbà náà lù lọ ó bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé arábìnrin tán ní òun ikú kàn. yìí ń wò pé kí ni ẹni ń tẹ̀lé mi fún ibi tí mo ti fẹ́ ṣẹ̀yọ ó tún tẹ̀lé mi kí ló ṣẹlẹ̀ ibi tí yìí ti tẹ̀lé lọlé tó ti fẹjọ́ ẹ̀sùn ìyàwó rẹ̀ pé kó kìlọ̀ fọ́kọ rẹ̀ pé ibi tóun ti fẹ́ ṣẹ̀yọ ọkọ rẹ̀ ń yọjú wò mí bẹ̀ kìlọ̀ fọ́kọ rẹ̀ o ìwé o níyàwó ń lé ni tábìrin máa yíjú padà bẹ́ẹ̀ ẹni tí ń bọ̀ látòkò tí ó gbégi dání gbígi ọwọ́ rẹ̀ ṣe yẹnu ó bá bàábìrin ọ̀hún lórí ikú balẹ̀ ó sì ti sọ fún ìyàwó rẹ̀ pé bó ṣe wọ ń yọjú wò ó ohun tóun gbọ́ ni wípé igi ní òwò pa ìyàwó rẹ̀ bá ní ó máa rí bẹ́ẹ̀ ó wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ bó kìkì rẹ̀ ṣe kàn káàkiri ìlú nù pé lágbájá mọyì ọjọ́ tẹ́ lágbájá nìkan ló mọjọ́ tí gbogbo owó kù ó mọjọ́ tí èèyàn ó kú kẹ̀ wọ́n ní ẹ ọ̀dà bí gbogbo àwọn èèyàn ṣe ń kó oúnjẹ lọ́tún ló sì kó owó kó gbogbo nǹkan wá banú pé ó bá àwọn owó ọjọ́ táwọn ó kù.
2: káyé dá

0: ẹ jẹ́ parí ìtàn yín pápápá torí àsìkò torí lórí ìtàn yín mo fẹ́ gbọ́ ojú táwọn èèyàn fi wo àti ẹ̀kọ́ tán kọ́ ń bẹ̀ àti àkọlé tán lè fún. Máa gé pépèpé bí awọ bàbá àtàná yín. Arákùnrin yìí bá sáré jẹnajẹnajẹna ó dàdọ́ kù. Ayé kò sọ fún mi ò pè mí ṣàkíyèsí pé ìkánú àwọn ìyàwó òun ó ṣe kí ni yóò gbẹ́ mi mì.
1: Òṣùpá wọn ní kí lórí.
0: Kashi Vibes akọrin là kọrin lówó.
1: Wọ́n bá bá wọn ní kí lórí.
2: Wọ́n ní kí lórí.
1: Wọ́n ní kí lórí.
0: Tó ń gbádùn tán yẹn.
2: Kí lórí lọ́bẹ̀ náà sọ fún wa ṣàlàyé. Kí lórí lọ.
0: Ikú wa sọ fún pé ikú kọ́kọ́ rẹ́rìn pé ewé ló ń sọ yìí.
1: Báwo sọ fún òdà.
0: Yẹ́n sòótọ́ ọ̀rọ̀ fún èmi ò kìí ṣe kú o, èmi ò ń ṣe kú rárá o, ikú kọ ni mi o.
1: Ìwọ gan kí lórí.
0: Ọ̀kan lára àwọn òjíṣẹ́

0: 6,3352 fun mi lakori kan akole kan title kan fun itan yi atogbon kan te ko nbe. Hello.
1: Hello.
0: Hello e ka san o.
1: Mama lati Kodo.
0: Mama ope lati Korodu e ka san ya. Yes ma. Ami o asan wa.
1: Nde mi le fun oju wa loju ri.
0: Omoju nwa loju ri.
1: Ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ alágbára ẹgbẹ́ ènìyàn kéèyàn máa ń sọ̀rọ̀ ẹ̀. Ẹ̀pàmọ̀ tẹ̀tẹ̀ tó bá ṣiṣẹ́ ìyàwó ẹ̀mí sọ̀rọ̀ sí ibi tó máa lọ pokùn so. Tó máa lọ máa rí tí èyí ẹ kú orí.
0: Wọ́n ojú wá lójú rí. Ẹ ṣeun ìyá mi, ẹ ṣeun gan ma, mọ́ mi ọ̀pẹ láti Korodu.
2: Adọ́bọ́júlé adọ́ba ara ti bí òkè.
0: Èmi mọ̀ dídẹ́ tí ìfi máa gbé polówó wá sórí ètò wa yóò. Ó yẹ kẹ́ ti máa ṣo nígbọ̀wọ́ MC ìràwọ̀ lórí ètò bó ṣe ń lọ yóò. Hello, ta ló wà ń bẹ̀ ẹ́ káàsán o.
1: Hello.
0: Hello, sir.
1: Apá àti ẹ̀sìn ètò.
0: Yes, sir.
1: Mr. Mohun Fẹ́fẹ́ Lápùpọ̀.
0: Ẹ káàbọ̀, sir.
1: Ẹni tó fi fẹ́ fún ni ọ̀lẹ́ ọ̀rá yé wà.
0: Ọ̀lẹ́ ọ̀rá yé wá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun. Wọ́n náà lè ò ráyé wá ọ̀lẹ́ kò ráyé wá Mr. Latif láti alákòókò ẹ̀ṣùn 09063352 09063352 òun náà lójú òpó.

0: tó bá jẹ́ mi ni wọ́, mo máa gbà fún ọ̀gá lọ́gà ọmọ jẹ́ àánú gbé fún family first money next. Mo máa exist for free for money first in business fake tech with digging to me. Ọgbọ́n òṣìṣẹ́ tó bá lọ owó kò tọ́jú ẹbí, tọ́jú ara kò sì tọ́jú ara ẹ̀. Má fi ṣe ṣekúṣe tó wọ́ bá pọ̀ kó yà fi kan múlẹ̀ múlẹ̀. The boys good àpà ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní kò ní sọ pé wọ́n lẹ́nu níbẹ̀ níbẹ̀. Irọ́ ni wọ́n kàn fẹ́ dá sílẹ̀. Tó bá dalẹ̀ wọ́n máa fi yẹ́ sílẹ̀. Hello, fi yẹ́ sílẹ̀. Tó bá dalẹ̀ wọ́n máa fi yẹ́ sílẹ̀.
1: Àwọn lálẹ́ ni wọ́n kọ́ máa rojú ọ̀dọ̀ àwọn àti gbàjọba. People need to be in the public, no be for money.

0: lára ètò fi òru jà ológun ọ̀rọ̀ òdò tó wọlé sí ọ lára ètò fi òru jà ológun abẹ́ra tó ń gbé ọpàdé ìdàmújẹ abẹ́ra tó ń gbé ọpàdé ẹkú mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wòlíì olódùmarè tó bá jẹ́ kóluwa ló rán mi sí ọ tó bá ṣàmì níbikíbi orúkọ jẹ́ ló yá kó jáde lára olúwa ní kẹ́ ẹ pariwo sọ pé èpè àforú jà obìnrin kan gbọ́ mi ò kò ní sàmì kò ní sọ̀rọ̀ o sọ pé èpè àforú jà tó ń da ìrìn àjò mi rú
1: lọ́sàn-án
0: mo dojú kan lórúkọ olúwa wọlé láàyè bàbá ní kí n gbàdúrà fẹ́nìkan àlè tí wọ́n palẹ̀ ọ èyí tó jẹ́ kó máa dáyé ẹ̀ ṣe àlè tí wọ́n palẹ̀ ọ o bá dẹ̀ sàmì níbikíbi tó bá ti gbọ́ mi o ẹ̀kan ni mo fẹ́ gbàdúrà ìgbà mẹ́ta ló máa sàmì àlè yẹn jáde lára pariwo sọ pé jáde lára mi àlè àjẹ́ tó dàrí àjò mi rú mo wí lórúkọ olúwa lọ́rọ̀ àwọn ọmọ ogun mo sọ lórúkọ jésù olùgbàlà àlè tó bá jáde láti lé yín èyí tó fa ìkórira àlè tó bá jáde láti lé yín èyí tó jẹ́ kí wọ́n máa kórira ẹ àlè tó bá jáde èyí tó jẹ́ kádùá wòlíì ti gbà lórí ẹ mo dúró nínú májẹ̀mú orí òkè yìí ó orúkọ jésù ló yá kó jáde lára pàlè bọ́sọ pé ìwọ àlè tí ò jẹ́ kí rẹ́ni ṣe mí lóore gbogbo ẹni ó bá gbà ó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o sọ wípé iṣẹ́ àjẹ́ lára mi mi ò bọ́ ẹ sọ pé iṣẹ́ àjẹ́ lára
1: mi
0: tí ò jẹ́ kí àdúrà wò ní ògbà lórí lọ lọ́run òní ó yá jáde jáde àbí ò bá pariwo ní kíkí tó bá ti ń gbọ́ mi kò dá o ó bọ́ sọ pé iṣẹ́ àjẹ́ lára mi o. Níwájú mi àtẹ̀yìn tẹ̀ gbọ́ mi ní gbogbo tẹ́ bá ti gbọ́ mi olúwa ní ká ẹ gbàdúrà kí ló fi gbìyànjú mi ṣòfò mọ́ mi lọ́wọ́ tẹ ọwọ́ ẹ níbi tó bá ti ń gbọ́ mi májẹ̀mú tó jẹ́ pé tó bá ṣàjọ yóò tún dàrú mọ́ ẹ lọ́wọ́ mo bá májẹ̀mú yẹ wí nínú ayé ẹ bó bá lè ṣàmì kó jáde àpariwo sọ pé fàyà májẹ̀mú àfìlà kò ṣòfò mo ti rí àwọn tó wà níwájú mi wọ́n ní kó múra sọ pé fàyà májẹ̀mú àfìlà kò ṣòfò kí n sọ fún àwọn òbí tó bá ń gbọ́ mi báyìí pé kí wọ́n gbàdúrà yìí o ẹ̀yin májẹ̀mú tẹ́ ń fi lágùn mi ṣòfò lórí ọmọ olúwa sọ wípé àwọn mọ̀mọ́ kan ń gbọ́ mi olúwa sọ wípé àdúrà yìí olóò máa tú ayé àwọn ọmọ wọn lẹ̀ ẹ̀yin májẹ̀mú tẹ́ jẹ́ kí lágùn mi ó yọ lórí àwọn ọmọ mi ẹ̀yin tẹ́ jẹ́ kó yọ lórí ayé mi tẹ́ jẹ́ kó yọ nínú ìrìn àjò mi ẹ fàya lórí mi
2: Awesome talk every day, all day.
0: be suffer for omo to tare ire tete suffer adam won ni tin suffer baba to ngba mi ni bi ki bi to tin ngba mi ye pe ogun re se won ni tin suffer omo kun ye pe idina ni waju re o yalu won ni tin suffer obiri ye pe eku to sun lori pe yawo ye o dope won ni tin suffer mama ye wi pe aisa to wa ninu agbo ara ye o better ni mama ye ngba mi lori omo lo ndamu o wa toju omo ye oluwa ni kin so fun o pe aisa to di omo e mole owo aje to di awon omo e mole owo aje to gbe aisa sale awon omo re o ba sha mi.

lórí ẹni lalábàárù ẹni orí lẹjá fi ń labújá mo súre fún ẹ láti bí agbára ìwá ó ti sàmí tó le orúkọ jẹ lọpàdé ìrànlọwọ mo bẹ gbọ pé màá ṣàánú àwọn ènìyàn mi olúwa ló fi kí n sọ bẹẹ fún ẹ ó ní màá ṣàánú ẹ omi díẹ tó ń bèrè àánú rẹ lọra àánú gbà lọra àánú gbà lọra àánú gbà lọra àánú gbà lọra àánú gbà lọra àánú gbà lọra àánú gbà àti ẹyin tẹ wà níwájú mi àti ẹyin tẹ ń gbọ mi ẹ lọra àánú gbà orúkọ jésù ẹ lọra àánú gbà ọrùn àánú dẹ sí nínú wo bá ṣe ń lọ bí mo rí ọrùn tó sí o mo rí àwọn áńgẹ́lì tó ń bẹ àwọn ènìyàn mo rí áńgẹ́lì tó ń wọlé pọ̀.

0: yẹ ko sami ona ti jere to di ko la ona ti je yan re ko di ko la to ba pade mi lojo Friday iko da o otun la ni birthday mi oluwa wa ni pe kin duro loyo kiki ma sure fa won eniyan titi ma fi se ojo ibi mo duro ninu majemu olodumare majemu ti o je ki waye mi o dira dadada ta je sami majemu ye o ya ko bale majemu ye ko bale emi to so mo dira dadada emi dadada mo ba sami o jade laye o jade laye oluwa ni bi so fa won eniyan pe kan ba ohun mule ẹni o ba gbọ ohun lalẹ pe ko da ore ore 550 oluwa ni to ba ti da ore ye ohun ma si orun anu lori e mo kan le ku anu fo ibi kibi to ba ti gbọ mi ibi adua ni mo wa pe lawo eyan mi oruko jesu orun anu si lori mami ya o da sami nile to wa o si lori e o si lori e o si lori e o si o si o si o si o si o si o si o si o si Oluwa sọ fún mi pé mama kan gbọ́ mi àwọn ọmọ ẹ̀ ń bà nínú jẹ́ Oluwa wá ní pé kó dá ọrẹ àṣírí bíbọ̀ ẹ̀ lórí àwọn ọmọ yẹn Oluwa lòun máa rán gẹ́lì lọ pàdé àwọn ọmọ yẹn máa padà dìde mo wí lórúkọ Oluwa àgádágodo àjẹ́ ìdílé òde yóò jẹ́ kí o dé èèyàn tó o bá sàmì ó fọ́ lórí ẹ̀ ó fọ́ lórí ẹ̀ ó fọ́ lórí ẹ̀ ó fọ́ lórí ẹ̀ ó fọ́ lórí ẹ̀ Májẹ̀mú ìgbàdúrà fọ ayé ò ní bà. Ògòrè máa fọ. Ìwádìí ẹ̀ máa fọ. Ògòrè máa fọ. Ìwádìí ẹ̀ máa fọ. Lórúkọ bàbá tọmọ tẹ̀ mímọ́ ò ní dìdàkúrò. Lágbára lọ́wọ́ Jésù wà á jẹ́yàn. Wà á jẹ́yàn. Wà á jẹ́yàn. Bàbá mi ò ràn ọ́ lọ́wọ́. Yóò bẹ̀ dáa fún ọ. Àkádọ́ pè fún ẹ náà ló máa fi ọrẹ sí ọ náà ni mo ń pè. Bẹ́ẹ̀ ni ó pè yẹ ló máa fi sí ₦550 61 42 08 38 72 61 42 08 38 72 Jumping last time 61 42 08 38 72 Obey Daniel Olufemi Komolafe number to lori ofe ati pele leyi 070 29 30 57 28 070 29 30 57 28 070 14 33 81 11 tàbí 080 286 12238 080 28 61 22 38
1: Ẹyin ènìyàn mi ẹ sàmì àwọn ènìyàn ń lọ sùn oorun ayọ̀ lẹ máa sùn oorun ayọ̀ lẹ máa sùn àdúrà mi lórí yín ó máa gbà wàá yin ọlọ́run bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa.
2: From Lagos, this is
3: Are you responsible for making your company stand out and be globally competitive? At Jordan FM, we make your job a lot easier and make you like the boss you really are. For promotional content, adverts, events, campaign, consumables, and product review, call us on 0704-3757-685, 0802-684-4760, or send us an email info@jordan105fm.com for satisfaction beyond. beyond wow.
4: Satisfaction beyond wow.
3: Jordan FM, promoting entrepreneurship and value across all sectors.
5: This is Jordan 105.5.
6: Nation with a voice for entrepreneurs.